wọn jí náà tọ́lẹ̀ mi gbọ́ná mi ní yahoo mẹ́wẹ́ nù náà òótọ́ mi ń tàn tó yìí sinmi ní ló wá kóhóòrùn gbígbọ́ owó tó ń pọ́ náà tó kó dẹ̀ bọ́ yìí náà sọ́mọ̀ àzọ́njà ó tu èyí tó zaimek àmàlà tán sàn fí àlọ́ ẹ̀jẹ̀ àwádọ́ amọ́ àdádú sílọ̀ mẹ́tàn ló mẹ́lẹ́kọ̀ọ́ wúrà ó ń yí sí dọ̀ dèmínà yìí ọ̀tọ̀ mi tọ̀tọ̀ yìí ṣe mi mọ́ tí ló tó dídó mi náà zọ́njà tó e fọ́nà tí a fọ́ tó e jí dé ọ̀tọ̀ mi tọ̀tọ̀ yìí ṣe mi náà wá kó dẹ náà mi dín. Pa òkúrò náà. Àzọ́njà tó e kò tí tó àyè mẹ́. Ṣègbà bí àmọ̀tò náà gézéze tán. Jésù dọ̀ e kò yín wíwá e tẹ́nẹ̀ dètàná e dètàná dọ̀ yìí kò sú àhọ́lọ́ àhọ́lọ́ kò yín ṣoṣo bí àṣọ̀gán nínú pọ̀n yìí dọ̀ àzọ́wà họ tẹ́lẹ̀ tọ́bù e àdúró yìí kò sú àhọ́ná bọ̀ yìí kò dọ̀ná wíwá òfin ewé anamọ ìtẹnu àtò dídímọ àmàláhìn akọdé ìfínà ìbànẹ náà yìí kò sú àwọn ẹtàn òtò bọ bí a náà jẹ tọọbù lọ sínú kan bọ àtòfínà àwádọ ẹnuwé àyín lọdí mọ bọ àdókè àdọ ẹmí wá náà tó yí inú èyí kò sú àwọn ẹtàn tó ta tu èmi lọ bẹ́ẹ̀ yẹn náà yí náà wòyà mọ́ wẹ́ ma. Kàbí anágbẹ́nà fún mi mọ́nà dàkú àtó mọ́nà dò gòbìlìgbọ̀n kọ́mi bò tó jalè dò òjò mi jalè bò anáwà mọ́ wẹ̀ lálá yìí kò sú àwọn náà sàn ẹ̀ gbọ́ tó yé e kò sú àwọn náà tún ló tẹ̀ tó yé ò zẹ́gẹ́lẹ́ pò náà tó gbà e kò sú àwọn ẹtàn ma dídé sẹ́ òde odó lẹ kpó tó ń sàn gbẹ̀sán tó mẹ̀fín lẹ e kò sú àkọ́ni lọ́tàn ògbẹ̀sán yọ̀yọ́ àzọ́ ẹgbọ́ tó ń dóte àzọ́njà wù àtìndó ètò sàn ẹ̀mẹ̀ e kò sú àkọ́ni lọ́mà náà ò àpàtòkò mẹ́rin náà lóyún dìde sẹ̀ e kò yì nukún títán eyì òtó kúkú eyì ayẹ mi máa ń jẹ́rọ náà tó àkwádó bó tó fòsà ní náà tó é bọ̀ tó ti ń èyí yẹn ló tó gbódógbódó dọ̀nù ètò pàgbé tọ́ná ètì jẹ́ bó sọ́tà olómi náà tó wáyé náà wò tó díndíndíndíndín zi á lọ tu ẹni lọ́dún àga àzọ́ndé pépé káfínẹ̀ nukun bi azɔn tɔn de azɔn ma si ama ma nu ati kan de zi a lɔ tue lɔdo fi a do azɔn lɔdi bo si awo tɔ do aga akundi agbɛse ni tse egbɔn godo hadzigbɛ mi tɔn lɛ ko fun mi ma dɔ ni tse mɔwɛ yi ni tse mɔwɛ mɔwɛ na sɔ yi enɔ enɔ tse jawɛ yi mo no kɔ ɖe agba de dzi tò sàn ẹ̀mẹ̀ mọ́wẹ́ náà tsẹ̀ ɖó zi alọ ni ɖó àgà bó zi alọ àtò àwòe tọ́ ɖó fi àti ɖó tó kílẹ̀ àzọ́ tán lọ́dẹ̀ àzọ́ ìgbọ́ kó wa náà wè ó tá tó jésù kọ́mẹ́ mi wá kpódó àdọ́gbí gbogbo mi wá kpódó kládéjì kpó mi wá tó yéyé se mẹ́ mi hẹn àpọ̀ ẹ̀tàn lódò ó dọ̀ àyíká mi tán lẹ́mẹ̀dọ̀ kírísì kò dọ̀ é vọ̀ é kò yín wíwá tó díndíndín àlọ́nu àzọ́ ẹ̀nà lọ́nà dọ̀rọ̀ wè tó mẹ́lẹ́ pépé mẹ́ tó fínà ń dè gbèdó wè tán dẹ̀ gbónú tó jésù kọ́mẹ́ nukún títán yá àzọ́ ẹ̀ gbọ́ tẹ̀nú mọ́ tẹnu mọ ohun za to jésù kọmẹ òtó kíkí hun bó tẹnu ṣe to jésù kọmẹ alẹ
a otan glome si anson. Lulu, ya son enkwa to Jesu inkome. Bikbo mawe to ya donawe. Bikbo mawe ne lo, on dekbe dowe. Ton dekbo nou to Jesu inkome. Onon jiji o sasude to fine. Nou titede, nou jiji de lo fine. Ton dekbo nou. Ndwa ni ton dekbo nou. Azoma siyama ton dekbo nou. Non jiji ne lo. To alo tu e go afo ak basa. Ble bula go. On dekbe. Ton dekbo nou to Jesu inkome. Ak bato kome. Ya son ekbo to Jesu inkome. O nou e lekpo. Ak bato kome. O mensi mensi o bo jayi lekpo. Pok pou lekpo. Ni ton dekbo nou mo do alo te. Ak basa. A ou tu go nou tu e ton pata. Ye kenje yo yo di. Tansyon son yi. Ya son enkbo to Jesu inkome. Bo jan. Okpen we. Ya son enkbo to Jesu inkome. Oklo no yi. Hen rotu e lodo. Vive lekpo. O vive lekpo. Zegene lekpo. O de odo ne lekpo. On dekbe. Me ton dekbo nou to Jesu inkome. O to kike ne lekpo. Ne honto den den den den alon. Azon ma siyama. Azon. Bikbo menton nou kouma menton ne le. Ya zon enkbo to Jesu inkome. Dekbekbe de yin tuwe yin. Dekpekpe de yin tuwe tre yin. Bo azon azon. Ye yiro wo da azon. Ye yiro do mezi mezi. Ye yiro do nou jemeji. Ye yiro do nou kumbia wo ya. On dekbe. Ton dekbo nou to Jesu inkome. Oklo nou yi. Mele we mele. E nan hen oko. Oko debi mentan la ton di. Hen lo dobo. Hen oko mentan di to den. Hen a zon bwana men lekpo. Tundo te to fi lekpo. A zon ja ou to fi lekpo. A wano oklo nan. A wano oklo nan. E.